0: tọdọ mi tọlẹ mi tó gbẹnu mi bó tó gbẹnu mi kaka bọdọ fm sankat mi tó a kọlọn wẹ kẹtẹ tọpa tán ẹsẹ gbé lọ sí ẹmí ni mi tó gbẹnu kúrò pọ mi tọlẹ ee do fide fide lẹyìn wọ gúdò tán mi lẹ mi tó gbẹ tán mi fide bọ ẹmí de ro wọ gúdò tán mi ló gbẹ tán tó ń lò kúrò pọ mi tọlẹ bí ẹ. Sebastian Yawede o ewe ime do mo jie mi wa bere to mi fi o mi na gbon sara ro poro po me bo to pe ton nu mi to pe nu mi po to sisi da horo po pa bodo aye o han bo mi ko secrétaire kan mi secrétaire kan akuru na pe ro to me fo wa ewe na mi troje bo mi to ro pe mi ton si soso bi e che he pe o ewe mi na to na bo na le so kizi mi on ta lo to me bo na do ni do churu to ni yu wa wi me lo to to hwe o awa ka me kwa choko jo ni ma tin we o so bi ta lo to me wi me da sin so no kon e yo se ni ni on bi ta lo to me bo ni po to ma wa cha lo no ton chi mi tó gbé ní tótó mi tán lẹ mẹ́nà tó gbé mẹ́nà tá lọ tótó mi tán lẹ yọ mi ló pé tán tó ń lò pọ́lọ́pọ́ mi tán lẹ bí ẹ mẹ́yìn sọ́jà mi tán lẹ tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ lẹ lómìnà sì ń pé o yìí sì ń pé bó nọmbà kan yẹ ọ lọ gègé ní tótó mi ọ gbọdọ sọ wa tọ mi tán lẹ wẹ à tẹyin sọ wa tọ mi tán lẹ wẹ à ọ àṣà fọfọrọ lẹ yọ mi pé mẹ bí ẹ mi tó gbé ná mẹ ló sún gbó mi tán lẹ mẹ mi ló pe tán tó ń lò pòròpó mi tán lẹ bí wẹ bọdọ lè ṣe lẹwẹ kúrò ẹ gbé bọ mi tó pe kúnú lè ṣe lẹ bí mẹka jí ẹ gbé bẹẹ má yàwé lọ sí ìyàn lẹ ọ ìlẹ ló pe tó ń lò pòròpó mi tán lẹ bí ṣiṣẹ wẹ bọdọ mẹwé wẹrọ ọkọ sáfì dandan bọ mi náà ṣe pé mi tán tototo ti abule koko.
1: Ẹ̀rọ tí mi náà jìnnà. Tó gbé mi rẹ̀ sómi máa fọ́nra gbé mi yá.
0: Mi tó pẹ́.
1: Ẹyọ tó gbé mi o tó gbé hàn mi tán bí wíyé. Tó gbé rokoroko mi tán. Ee kò fún ọ kó wa onukulo tètè mi tán lẹ̀ mi mẹ́rin mẹ́rin lélo yín. Kúrọ́nù wọ̀kẹ́ tẹ́ ló tó tọ́ hàn tán lẹ̀ bí wí pa ló ta jí ẹyin kúrọ́nù wọ̀kẹ́ tẹ́ tọ́ pa tán lẹ̀ yọ. Mi tó gbé mi rọ mi jí pẹ́ dídó ẹ̀ ẹyin náà yínú mi. Mi kò ti tẹ́ba fọ kó sí ọ. Ẹyin nùsúndàkọ ìdákẹ́yẹ ọgbọ̀n lédè àlédè ní wọ́yọ̀ mi sọ́kẹ́ tán ní ọmọdé náà tẹ́lẹ̀ mi ní lẹ́tẹ́ pọ̀lú lẹ́nu mi gúdò. Bóyá akẹ́ dodo pọ̀lọ́pọ̀ mi tán ti bọ́nu mi tán mi dé kàn dàgbé àkókò ní kókó àwọn jíjẹ ní tí wọ́n náà ìhàmẹ́ nífà. Ndógo mi sì àtúrò mi tọ́lẹ̀ mẹ́kàló tó gudó lẹ́yọ̀ lẹ́kàn kó bí orí fi mi dé lẹ́.

0: ọ̀dọ̀
1: náà ẹ mi mọ̀ ló gbọ́dọ̀ gbẹ̀mẹ̀ fi ẹ o ló gbọ́dọ̀ gbẹ̀mẹ̀ fi náà bóyá inú wè mọ̀jọ́ mi ní tùmí délẹ̀
0: ló tají
1: bó tún fí èmi pé ọ bó kà tún fí èmi nìgbẹ̀ gósìn ọ èmi ń yọ pé dọ́nìyàn náà bìbẹ́ mìíràn ní ẹ̀bẹ́ gan ẹ ká tún súnmọ́ sí ìjìjọ gan jí hùwà.
0: Inú tún bí pé rẹ̀.
1: Amátẹ́tùn bí pé àtún nínú vẹnu súnmọ́ súnmọ́ délẹ́nu tún nínú vẹnu àṣẹ ìtàn rẹ̀ bó kà tún ní vẹnu lókùn pé tó mọ̀ ní ó dìde màá jọ àṣẹ ẹ̀yà gan hù lọ́ èrò tó tó kú sí mẹ́rin mẹ́pọ̀ adẹ́sí ìwà ń dé gbùdọ́ yọ ìyàjọ́ jẹ́ nǹkan mẹ́rin rẹ̀ pàtó ìbára ń yáwó yá gbọ́dọ̀ fún yẹn ní ọkọ̀ rí ṣe ìwúdí ọ ní àlẹ́bọ̀fẹ́ pẹ̀tẹ́sì mú mọ̀ kọ́tọ̀ níbi ọ̀fẹ́ rẹ̀ dé ipò ní ìwà rẹ̀ fún mi kò gbẹ̀gbẹ̀ ní kíkà bẹ́ẹ̀ bá dáná sí ya ni mo ń jẹ́ pé dọ́ni ọ̀rẹ́ à ìhùkà jẹ́ kó tẹ̀lé tòmínú lèébú ló gbọmọ hàn kíjà ọ ńlẹ bó mọ pẹ bó nù wàyàn lálẹ wá kí n tọmọ ẹ
0: ẹhẹ kíjà ọ yà
1: ẹ
0: wá ẹhẹ kíjà
1: ayi
0: yọnu ọwọ
1: ẹhẹ kíjà wáyọ dọnu yà
0: yọnu ọwọ ẹhẹ kíjà dìyàn.
1: Màdùn ẹ máa kó dóun lè wù á ọlọnu yà fúlẹ́jì nù bẹ́ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ni wọ́n ń yọ pé dọ́nu yà
0: tó ẹmẹ́jẹ́ àfi dó.
1: E kàn mú a mi dẹ́tí náà kúrò náà bọ̀ ní yóò
0: ọdọdọbọ njí àbọ òwúfẹ de mi mẹọdé ọ ẹ mẹwẹ mẹọdé sí kaka bó adọ bí ọ ẹ tẹsí wà ń dé bùdé mi sọ wọsọ ká àbọ nkú ọsọ sílẹ yìí kókó ọdọ gbèrè o.
1: Ẹ ló tẹ ònú ẹsọ ẹdọ mọ ní yóò tún nù édè sún yín sí ìdòwẹ ọ yọ ní ìdàsú ọ ládọ ẹ wò pàṣẹsì ní ọdún ọsán sàrán ní ọgbà dàgbére ó bẹ òwúfẹ náà wá kò gan dé mẹ ẹ ká dẹ ọ ẹ ná gbodo sùúrù gbodo fún ẹ gbọ nù eyín àṣọ tó ń bẹ nínú burọ ní màá jó tó gbèrè o ẹ ká fún nílò fò sa níbẹ ló gbẹtọ ẹ máa wà àìhàn fò rẹ wá kẹ kó fò náà wá bẹ náà bí ẹ dì rẹ bókàdá tó sẹni dọ màkàṣọ bí nù àbúrẹ náà dè o ǹkẹ ń bú ajì ọ ẹ ká tì mí ni mo ń jẹ pé dọ̀ ní ọmọ yà ní màá ṣùgbọ́n lè yóò rò tọ̀ ní màá jó tó gbèrè o. Ndogbe nu zopɛ si ihɛn náà bi bodogbe nu tɔmɛtɔk nza ɔdà kɔnjí nu yie so ɛn ba tɛtɔ yin gbomɔ kwa
0: awo
1: yɛ bɛ n zopɛ yɔ kwa soso yofi yofi sɛfi kwa
0: awo mi da la kɔnjí nu yie
1: nza kɔnjí bodà kɔnjí nu zidaba bibu ɔdi su do mɛyin ba tɛtɔ yɛ nɛ
0: eyan
1: ɛna tiɛ nu sira
0: ɛna tiɛ nu yɛ dogbe nu mɛ tiɛ do fijo sɛlɛ bɔkura mi dɛ bɔkura mi dɛ dɛ wɔlé àjɔkɔsa n
1: wetɛ mi hu domi ro fi yosɛ mɛ ɛyɛ omi mi dogbe mi fi yosɛ mɛ lɛ ɔ.
0: mɔ akisu nɔ dɔ wa akisu.
1: tɔmɛ yovo tó nyɛ mi tɛ sukɔ jɛ wọn jisi.
0: ahuhu dekun ne ye rogbeto kɔ akɔ lɔrɔ tó jiya bɔn n'ale akɔɛ tó mɛwɛ.
2: etsirɔ mɛra kɔ lɔrɔ tó jiya lɔrɔ.
0: ɛ n'o akɔ egbɔ jakɔjakɔ gbɔ filɛ bi yɔ ana wa fi bolo ana bi yɛ kuto gbɔ fi yosɛ lɛ o.
1: fiyesi
3: Hey, hey, may hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, Pitwea, Bede Salata, Flatin Temele, Mayonnaise Premia. Ye doso Bedibero certifié d'origine hollandaise. Edi, Novi, Yao, Lotu et Tonometide, Pidebu, Bonemitel, Eminaka, Mayonnaise Premia. Premia, Mitambio, Lotonu, Bocato de Len, Womina Moda Metide, Bonfo, Difference on Deme, Et Tomelo Boyo, Bono Blo, Pusino Bono, Lona, Black Bassado, Mayonnaise Premia. Premia, Minato Tonometide, Dokuro Pomito, Erona. Ede ko pavimenton, ede ko floton lo le de litri do poton, nandonwe, hotel ado, restaurant ado, pointon do metide, yelerke, mayonnaise, remia, ey, ten litwe yo, e gewanu mitele, lobo, edo akimi tolet, pime, mayonnaise, remia. Bon do metide kweze, lodo nou danawe, lodo zistanwe, lodo doudouwe yo, wena doji, lona do tenbeju pa, basa tena. minata mayonnaise lona se toda dende na e remia ewe minabio lona ta bona kono che ma bonde le lo ba plamiton le nano delicieux lona yo ganti be na no level bio adi mayonnaise remia bonda me kide kwero bi ba yo e da ki mi tole bime e do boutique comme tole bi supermarché le biwe minamode na le na we aru kai lo po kwa kan kwa na yolo bona yau lona mo mayonnaise da gbe ne wa ti bo me biro kiko e lo do ti sa we bodo dudu e ta la peno le o ye tele we yan kwa jeme we ne o e ko do ti sa we de tout town ai lo me a mo le je we domine ai ko ti wa o remi a we bona ti de kwa gana o e ja na mo hu no bi yau lo bo lu mayonnaise da gbe ne wa bodo dido nu we lo do ti aja to we ti e yau lo yo aru kan lo le boya o ko da gba to me an asan de tout town e no yo la kitino lo no to client yola 01 97 03 75 75 et 01 41 71 08 73 mayonnaise remia miaou l'autre bonou nous d'appeler bio
2: Apostle Suleiman Johnson, Omega Fire Ministry Top, et ton son à Only Tome. Kokoto Bigwa, oui, au Sulo Topo, et na wa Tomi Tome. Besso Azawiya Tonto, toi je Azawiya Neto, au son à Woto, oui, metton, to bolu kote, ni domba tonto à papa, à fond lepo, besso ga chien tome, we ja il lepo, besso ga atome, nous wa gang gangde, au faro gang gang, au deton, zeda gaton, to clade pepe de to jiwe, ziak papi pene wa na jesu, ni mote don zonwe. We nou de o kulon zeda inami, na do di yo pesa mi tono. Où l'a dit et au fille? Et non, Mikana Kane Pepe Bio, Nibo Yolo à l'Okan Hele. 66 59 58 89 01 98 82 22 84 à Saint Aoui. Où est-ce que tu as doté? Voyage, j'ai un abio, moins de mitonne, mais bon abio, à son temps, mitonne, à Jotte, mitonne, tonne, tonne.

pàtàkì gbogbo ẹ̀yìn èèyàn wa nílé lóko lódò lọ́nà wípé ẹkú títẹ́ tilé kò sí wa láti ojúlé ṣe wa rádíò tọpá sanka point two fm tó ń bẹ ní gbọgbanú àti dé bí a ṣe ń dé sórí àwọn àkójọpọ̀ ìròyìn tinú ọ̀sẹ̀ tí ó ń parí lọ yìí ǹjẹ́ láìpẹ́ láì jìnà ẹ bá fara balẹ̀ láti gbọ́ àwọn ìkórè ìròyìn náà. Nínú ìròyìn tí ọjọ́ òní ẹ máa gbọ́ nípa ìgbésẹ̀ nípa ọ̀rọ̀ ààyè fún ojúṣe kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè wa Benin. Ètò CNSL ń tẹ̀síwájú àbẹ̀wò àwọn ọlọ́pàá lórí ìkóríta inú pupa. Bákan náà ni àwọn obìnrin olóyè gba ipò ìpàdé francophone tí a mọ̀ sí OSA ní ilẹ̀ wa Benin. Ìgbékalẹ̀ ẹgbẹ́ ANPEC, ẹgbẹ́ alátakò ìjọba ilẹ̀ Democrats ṣe ìpàdé, ẹgbẹ́ alákànṣe ètò tí wọ́n pín sí wẹ́wẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìròyìn wa ti ọjọ́ tòní. Ǹjẹ́ lẹ́kùn sí Akíwa nílé Akíwa lóko wípé a kó títẹ́ tilé kò sí wa látojúlé ṣe wa rádíò tọ́pá. Ẹ kú etíléko ẹ bá gbọ́ àwọn ìròyìn tí ẹ gbọ́ ìkórí ẹ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn yín Fátàn Masiat nídìí ẹ̀rọ Ọlọ́run ìyá ààfin Sebastian Yawedewu ni yóò jẹ́ kẹ gbọ́ wa bó ti tọ́ àti bí ó ti yẹ. Agogo 11 olù ó kọjá ìṣẹ́jú 4 lọ́dọ̀ ti wà níbí. Ìpèsè ààyè fún ojúṣe kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè wa Benin. Orílẹ̀-èdè wa Benin ní láti ní ojúṣe ohun kan pàtàkì ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta tí yóò máa gbéṣẹ̀ láìpẹ́ fún ìdàgbàsókè Benin tí ọ̀kọ̀ọ̀kan yóò ní alámòjútó tirẹ̀ tí a lè pè ní délégué général fún ọ̀kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí èrò olóòtú ìjọba wa Rumi Adewada yìí fún àbáyọrí rere ètò ìdàgbàsókè orílẹ̀-èdè ètò olóhun ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a mọ̀ sí agriculture, industry, tourism àti innovation. Gẹ́gẹ́ bí Janvier Yawedewu, mínísítà elétò ìpínlẹ̀ àti ti ìjọba ìbílẹ̀ ti sọ tí a gbọ́. Àwọn ìpínlẹ̀ mẹ́fà pàtàkì tí a mọ̀ sí Pole Northwest tó kó ìpínlẹ̀ Àtàkùrá àti Dùngá jọpọ̀, Pole Northeast tó kó Àtàkùrá àti Borgu pọ̀, àti Pole Centre tó kó wọn jọ ní Monokufo àti Weme Plateau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jọ tó ṣe àkójọpọ̀ ní Metropolite àti Colin jọ papọ̀ láníkà fi tó wa létí. Ǹjẹ́ ẹgbẹ́ alákànṣe ètò tí wọ́n pín sí wẹ́wẹ́? Báwo ni a ti lè dá ẹgbẹ́ àkànṣe ètò tí a pín sí wẹ́wẹ́ yìí padà sí ipò fún àǹfààní ìjọba ìbílẹ̀ ní ilẹ̀ Benin? Ìbéèrè ńlá ni èyí jẹ́, ṣùgbọ́n àwọn elétò rẹ̀ mọ bí wọ́n ti lè ṣe é. Ǹjẹ́ tí a bá máa sọ̀rọ̀ nípa ẹgbẹ́ alákànṣe ètò àkọ́kọ́, a ṣe àkíyèsí pé mínísítà Yawedewu tẹnu mọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ. Nítorí náà ni iléeṣẹ́ elétò ìpínlẹ̀ ṣe ní ìlànà rẹ̀ àti ètò tí Yawedewu tẹnu mọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ. Èyí tó sọ nínú ọ̀rọ̀ alákànṣe ètò àkọ́kọ́ ní ìlànà iṣẹ́ ti ọdún 2027-2029 ni Janvier Yawedewu ó mú wá sí ìrántí. Ìlànà yìí ló fi àdédé ètò ọjọ́ iwájú lórí tí a bá tẹ̀síwájú. Ibi tí gbogbo rẹ̀ ń bọ̀ wá já sí ni pé kí wọ́n fi ètò ìpínlẹ̀ ṣe irinṣẹ́ pàtàkì fún ìdàgbàsókè orílẹ̀-èdè fún àtúnṣe ìgbésí ayé ọmọ ìlú. Èyí ló jẹ́ kí Janvier Yawedewu tẹnu mọ́ àwọn ohun mẹ́ta pàtàkì nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò tipa bẹ́ẹ̀ ní ìlọsíwájú ní ṣíṣe wọn gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú iléeṣẹ́ ìpínlẹ̀. Ǹjẹ́ ọ̀rọ̀ náà kò tán síbẹ̀ ní ọjọ́ iwájú? A máa jẹ́ kẹ gbọ́ nípa àwọn èyí tí ó kù. Wàyí o, ètò CNSL ń tẹ̀síwájú. Iléeṣẹ́ elétò ààbò orí ọ̀nà tí a mọ̀ sí CNSL ń tẹ̀síwájú nínú ètò ìpolongo rẹ̀ tí ń ṣe láti fi ta àwọn ọmọ ilé ìwé jí pẹ̀lú àwọn èrò ọ̀nà
yòókù jí fún àǹfààní dídé fìlà alákòótò àti ìgbàanú nínú ọkọ̀. Dídá ọ̀nà kọjá ní ìkóríta oníná pupa ní àwọn ohun tí ìyẹn ni àwọn ohun tí wọ́n ronú sí níbi ìpàdé náà ní ọ̀nà tó ṣe pàtàkì fún àwọn elétò ààbò orí ọ̀nà tí a mọ̀ sí CNSL gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Eric Deyanvi tó jẹ́ ọ̀gá èyí tí a mọ̀ sí Division Statistics ní CNSL ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó wí dájúdájú ètò ìtanijí ààlà tirẹ̀ èyí tí CNSL ti ń ṣe iṣẹ́ lé lórí gẹ́gẹ́ bí ọ̀gá Division Statistics ní ilé iṣẹ́ elétò ààbò orí ọ̀nà ti sọ tí wọ́n sì ní láti fi ọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí Eric Deyanvi ti sọ nítorí náà ni CNSL fi ní láti pe ọmọ Benin kọ̀ọ̀kan sí àkíyèsí lórí ọ̀nà láti jẹ́ aláṣẹ ọ̀nà ní òrèkóòrè níbikíbi tí a bá gbà kọjá lórí àwọn ìkóríta. Akíwa pé ẹkú etíleko wọ́n ti ṣíde ìpàdé ètò ìbùná owó. Àwọn aṣòfin yóò ṣíde ìpàdé ètò ìbùná owó ní àjàṣe ní ọjọ́ 19 oṣù kẹwàá ọdún nílùú àjàṣe níbi tí wọn yóò ti ṣíde ìpàdé tí a mọ̀ sí Assemblée nationale ti ọdún. Níbi ìpàdé yìí ni wọn yóò ti ṣe àyẹ̀wò ètò òfin ìbùná owó ọdún 2027 ti ń bọ̀ lọ́nà. Níbẹ̀ ni wọn yóò ti ṣètò owó tí yóò wọlé àti èyí tí yóò jáde fún ìbùná ìjọba tí yóò wáyé ní ọjọ́ iwájú. Nítorí náà ni ìpàdé náà fi ṣe pàtàkì fún orílẹ̀-èdè. Àwọn iṣẹ́ ìpàdé náà ni láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn aṣòfin ní òrèkóòrè fún ètò ìbùná owó ọdún tí ó ń bọ̀ yẹn ni ọdún 2027 tí ó ń bọ̀ lọ́nà tí à ń retí kó ba láyọ̀ àti àlàáfíà. Àbẹ̀wò àwọn ọlọ́pàá lórí ìkóríta iná pupa. Àwọn Police Republican láti nǹkan bí ọjọ́ mélòó kan ni wọ́n ti wà ní orí ètò gbígbógun ti àìbọ̀wọ̀ fún iná amọ̀nà ojú ọ̀nà tí a mọ̀ sí Feu Rouge níjákèjádò àwọn ìkóríta wa ní orílẹ̀-èdè wa ní àwọn ọ̀nà tí à ń gbà lọ gbàbọ̀. Ètò yìí kan àwọn oníkẹ̀kẹ́ àti àwọn ọlọ́kọ̀ kódà àwọn tí wọ́n sọdá gan. Ǹjẹ́ kọ̀mísẹ̀ tí a mọ̀ sí àwọn kọ̀mísẹ̀ àwọn ọlọ́pàá Jean-Marie Kofi ni ó ṣe ọ̀rọ̀ yìí tí ó sì sọ pé ó di dandan kí ó jẹ́ bẹ́ẹ̀. Alága àpapọ̀ tí ó mójútó ààbò ìlú ó sọ̀rọ̀ sórí ètò yìí. Ètò yìí tí àwọn ọlọ́pàá Republican gbé kalẹ̀ wáyé láti fi jẹ́ kí àwọn nǹkan wa kí wọ́n wà lórí ètò tí yóò fún àwọn ènìyàn tí wọn kì í bọ̀wọ̀ fún àwọn òfin orí ọ̀nà ní àyípadà tó dáa. Àkókò pàtàkì fún alága ààbò ìlú tí a mọ̀ sí Police Republican láti fi ẹnu lé àwọn ìwà tí ó yẹ kí a ní níbi àwọn iná orí ọ̀nà. Ọ̀gá àwọn ọlọ́pàá náà mẹ́nuba àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí ó sì fi òǹtẹ̀ tẹ́ pé ó ṣe kíni ó gbọ́dọ̀ ṣeéṣe kó jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí ó yé wa wípé ìlókoto ta mọ̀ sí CASC fún àwọn tí àwọn oníkẹ̀kẹ́ àti àwọn èrò tí ó ń gùn ó di dandan. Ìlò ọ̀já tí a mọ̀ sí Sentry ó di dandan fún àwọn awakọ̀. Ìlò ẹ̀rọ alágbèérìn tí à ń pè ní tẹlifóònù lórí ọkọ̀ wíwà àti ìgbà tí a wà lórí kẹ̀kẹ́ gbogbo rẹ̀ ni wọn yóò ṣe kíni ni wọn yóò mójútó fínífíní pé kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ mọ́ fún àwọn awakọ̀ àti àwọn oníkẹ̀kẹ́. Àwọn obìnrin olóye gba ipò. Àwọn obìnrin gba ipò nínú ètò àjẹṣẹ́kù láti lè fi ìdí rinlẹ̀ nínú ètò àjẹṣẹ́kù Benin níbi abala kẹta ìpàdé tí a mọ̀ sí Troisième Édition du Forum National tí àwọn obìnrin olóye ni wọ́n ti darí èrò gbà wọ́n lápapọ̀ sórí ètò àjẹṣẹ́kù Benin. Tí a bá tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí ìyáàfin Huguette Aplogandosa alága sọ nínú ìbẹ̀rẹ̀ ìpàdé náà tí wọ́n ṣe
ọ̀rọ̀ àṣẹ àwọn obìnrin àti ipa tí wọ́n kó nínú ètò àjẹṣẹ́kù ní kí ẹ wò bí ó ti rí nílé àti lẹ́yìn òde bí ìjọba ti tẹ́wọ́ gba ètò náà. Ìyáàfin Àwáwò Bàkó tó jẹ́ mínísítà ilé iṣẹ́ kékèké àti àbọ̀wọ́dé àti ti ìlọsíwájú ti ń bẹ ní ìjànu ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ náà. Ó sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi lórí ètò yìí. Abala ìdánilẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí Troisième Édition du Forum National des Femmes, obìnrin olóye wa ó gbé ìpàdé náà rógan ni láàrin ikọ̀ àwọn obìnrin olóye àti ètò ṣíṣe tó jẹ́ kí alága obìnrin pinnu àdéhùn mẹ́rin tí ìyáàfin Huguette Aplogandosa tó jẹ́ alága Benin mẹ́nuba nínú ọ̀rọ̀ náà tí ó sọ. Ẹ jẹ́ kí a mọ̀ dájú pé ọ̀pọ̀lọpọ̀ alákànṣe ètò àti elétò ìbùnà owó kópa nínú ìpàdé kẹta náà gẹ́gẹ́ bí ìyáàfin ti sọ níbi ìpàdé náà tó parí ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá yìí. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa kí wa pé ẹ kú etíléko. Ìpàdé francophone OSA ní ilẹ̀ Benin. Àwọn ọmọ Benin ń jìjàdù fún àlàáfíà àti ìfọkànbalẹ̀ ní orílẹ̀ èdè wọn. Wọ́n ju 100 aṣojú ọmọ ìlú lọ ní èyí tó jẹ́ pé èdè Faransé ni wọ́n sọ, èyí tí olóyìnbó ń pè ní olóyìnbó sọ títí ó pè ní représentant de la société civile francophone tí wọ́n wá kópa nínú ìpàdé abala 16 yẹn ni 16e assemblée plénière de la conférence des organisations internationales francophones OING èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ réinvesti dans la paix tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú kópa nínú rẹ̀ gẹ́gẹ́ bí Frank Amel Afuku akọ̀wé àgbà ní ilé iṣẹ́ elétò ilẹ̀ òkèrè ní Benin ti sọ nínú ìbẹ̀rẹ̀ ìpàdé náà tí wọ́n ṣe. Fún ọjọ́ 2 ni wọ́n fi fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pọ̀ ní òrèkórè láti fi rí ojúùtú ohun tí wọ́n wá pẹ̀lú àṣẹ lórí ètò àlàáfíà gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ fún orílẹ̀ èdè kọ̀ọ̀kan síwájú ìpàdé tí a mọ̀ sí 20e sommet de la francophonie tí yóò wáyé nínú oṣù kọkànlá ọdún tí a wà ní inú ẹ̀ yìí. Ǹjẹ́ ìgbékalẹ̀ ẹgbẹ́ ANPEC ẹgbẹ́ tuntun kan ṣẹ̀ṣẹ̀ jẹyọ tí wọ́n ń pè ní ANPEC Benin tí ó túmọ̀ sí Association Nationale des Enfants et Parents d'Enfants Cardiopacte du Benin níbi ìpàdé kan tí wọ́n ṣe ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá ní Sénachumel ní Kútọnu. Ìpàdé tí wọ́n fi kó àwọn olùdásílẹ̀ rẹ̀ jọ tí wọ́n sì sọ wọ́n lóye. Ìyáàfin Viviane Savi ni wọ́n fi ṣe alága àkọ́kọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ti àgbọ́. Wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀ láti fi lè máa tẹ́tí fi gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ọmọ aláìsàn ọkàn àti òbí wọn kí wọ́n lè tipa bẹ́ẹ̀ ran àwọn ọmọ wọ̀nyí lọ́wọ́. Gbogbo àwọn tí àìsàn ọkàn ń yọ lẹ́nu ní Benin tí wọ́n sì ríran rí bí gbogbo rẹ̀ ti ṣe kíni ti ń lọ gbà gẹ́gẹ́ bí ọ̀gá Dòtò Ajàgbà àti Sylvie Sédògbò ti jẹ́ alámòjútó ẹgbẹ́ ANPEC Benin ti sọ tí a gbọ́. Ǹjẹ́ ju bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ANPEC Benin ní ààlà yẹn ni alágbẹnusọ àwọn ọmọ aláìsàn náà àti ti òbí wọn. Ètò náà sì mú inú àwọn ènìyàn dùn pàtàkì àwọn òbí àwọn ọmọ aláìsàn náà àti gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ pẹ̀lú wọn níbi ìpàdé náà tí wọ́n ṣe. Ǹjẹ́ ní gbogbo yẹn ni gbogbo nǹkan àti òbí àti àwọn aláìsàn ni wọ́n mọ̀ pé wọ́n ní alátìlẹ́yìn tí ó mójútó wọn ní ibikíbi tí wọ́n bá wà nígbà tí àrùn yìí bá ń da ẹnìkan láàmú kó tó di pé wọ́n máa lọ
ẹgbẹ́ alátakò ìjọba led democrat ṣe ìpàdé. Ẹgbẹ́ alátakò ìjọba led democrat ó gbọ́dọ̀ máa múra sílẹ̀ fún ìpàdé ní àwọn ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yẹn ni ọdún tí a wà ní inú èyí nílùú àjàṣẹ́. Ìpinnu ìpàdé yìí jáde níbi ìpàdé ti conseil national tí ó wáyé ní ìparí ọ̀sẹ̀ tí ó kọjá nílùú kútọnù. Ìpàdé yìí ni wọn yóò fi tún àwọn ohun tí ó kù díẹ̀ káàtó ṣe nínú ẹgbẹ́ náà. Abdul Wasagari Bio Sika tí ń ṣe agbọ̀rọ̀sọ yẹn ni port parole fún ẹgbẹ́ led democrat sọ̀rọ̀ pàtó nípa ìpàdé yìí tí wọn yóò ṣe náà. Gẹ́gẹ́ bí agbọ̀rọ̀sọ wọn ti wí, ó ní ìsinmi tí ẹgbẹ́ democrat gbà kò dá ìlọsíwájú ẹgbẹ́ náà dúró nínú iṣẹ́ ṣíṣe wọn. Ní orí ẹ̀rọ BBC ni Abdul Wasagari Bio Sika agbọ̀rọ̀ ẹgbẹ́ led democrat ó ti sọ̀rọ̀ tí a gbọ́ tá a fi ń tó wa létí. Ǹjẹ́ gbogbo wa pátápátá ẹ jẹ́ ká rán wa létí pé ìpolongo fún gbígba ìwé ọjọ́ ìbí tí ó ti wá sí òpin báyìí. Ìpolongo fún gbígba ìwé ọjọ́ ìbí fún àwọn ọmọ tí ọdún kò tí ì tó ọdún 14 tó kù díẹ̀ kan tó ni ó ti wá sí òpin ní ọjọ́rú tí ó kọjá tamọ̀ sí mercredi tí ó kọjá yìí yẹn ni èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 16 oṣù kẹsàn-án tí ó kọjá láti ọwọ́ UNICEF. Ètò yìí ni ó jẹ́ kí àwọn ọmọ 132 yẹn ni 32,000 àwọn ọmọ rí ìwé ọjọ́ ìbí gbà gẹ́gẹ́ bí ọmọ ìlú ní èyí tí ANEBU tó lànà rẹ̀ kalẹ̀ fún wa ní orílẹ̀ èdè wa Benin. Kò ní jù báyìí lọ nínú àwọn ìròyìn tẹ́tí ń gbọ́ láti ẹnu Fátọ̀hànmásí àti nídìí ẹ̀rọ Ọlọ́run. Ìyáàfin Sebastian Yawede ni ó wà ń bẹ̀ tó jẹ́ kẹgbẹ́ mi bó ti tó àti bí ó ti yẹ fún ìkéde tó wà ní ìkáwọ́ wa ń bíbà yín kọ́ mò ń bọ̀ wá.

kí gbogbo ẹ̀yin èèyàn wáyé pé ẹ kú etí le kò ẹ kú fífarabalẹ̀ ẹ̀tẹ́ farabalẹ̀ ẹ̀tẹ́ fi gbọ́ ìròyìn wa náà wàyí ò ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìkéde tí ó wà ní ìkàwọ́ wa ń bì báyìí. Ìkéde tó wà ní ìkàwọ́ wa yìí ó jẹ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀gá tó ń mójútó ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sísọ ní orí rádíò tí wọ́n ní ká máa sọ fún wa pé láti nǹkan bíi ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tá a wà nínú èyí àwọn ọjọ́ púpọ̀ sẹ́yìn ni wọ́n ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ àhesọ kan lórí àwọn èmi ni iléeṣẹ́ asọ̀rọ̀mágbèsì àti ti iléeṣẹ́ tiwa níbí báyìí tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi nípa ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ ó pọ̀ púpọ̀ jù tó ń káàkiri lórí àwọn ẹ̀rọ alágbèérìn àti àwọn ayélujára káàkiri. Lóòótọ́ oníkálukú wa a ní ààyè tó jẹ́ pé ẹnìkan kò lè múyàn lóhùn lọ́wọ́ pé kó má sọ̀rọ̀ tí ó sì máa lọ káàkiri nítorí ohun yìí ńkọ́ tó bá ti bọ́lẹ̀ yín ni kò tún lè ṣeé ṣàmọ́ tí ó máa lọ kiri. Wọn ò kọ̀ pé ká má sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ wọ̀nyìí èmi ni iléeṣẹ́ tẹlifíṣàn ní o asọ̀rọ̀mágbèsì ní o àwọn ayélujára tí a mọ̀ sí rédíò sòsíòl bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tá a fẹ́ sọ yìí kó jẹ́ ọ̀rọ̀ gidi tí kì í ṣe nǹkan tí yóò jẹ́ ọ̀rọ̀ lásán àbí èyí tí ó ń bàyàn jẹ́ tí kì í ṣe ọ̀rọ̀ tó tọ́ tí wọ́n ń pè ní defamation. Wọ́n ní kóníkálukú wa ká sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ tí ó dára jáde lẹ́nu lórí àwọn ẹ̀rọ. Irú èyí táwa náà sọ̀rọ̀ ń bí nísìn ó dára ó sunwọ̀n pé ká sọ̀rọ̀ tó tọ́. Wọ́n ní kiní kan ṣẹlẹ̀ ojú òótọ́ là ń sọ

sórí bẹ́ẹ̀ lóòótọ́. Ǹjẹ́ gẹ́gẹ́ bí òfin tàwa tá ń sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ báyìí tí ó ká wa mọ́, tí wọ́n ń pè ní dentologic, a gbọ́dọ̀ sọ àwọn ọ̀rọ̀ sọkúsọ, àwọn nǹkan tá a rí tí ò tó wa lójú kẹ́nìkan sọ fún wa ká bẹ̀rẹ̀ sí ní máa sọ. Wọ́n ní òfin kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Article 550 kóòdù ẹ̀ tí ń ṣe kóòdù Merrick ó kọ́ ọ, ó ní kò gbọdọ̀ wáyé bẹ́ẹ̀. Jẹ́ kó ní kálukú wa ká wà lérí ìfura fún àwọn nǹkan tá a máa gbé jáde máa sọ lórí àwọn ẹ̀rọ wọ̀nyí, kó má jẹ́ nǹkan tí ò bá ti hàn jẹ́ àbí nǹkan tí ò ṣẹlẹ̀ tá kàn gbé wá tá kàn sọ, nítorí pé ẹ̀yin lohun tó bá balẹ̀ ńkọ́ kò tún ṣe é ṣà mọ́, òun ni ó jẹ́. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá àkíwà yí pé ẹ kú etíleko láti ojúlé ṣe wa ràdíò tọpásán kápẹ́ńtúrà fm tó wà ní gbọ̀gbanú fún àwọn ìròyìn àti ìkéde tẹ́ ẹ gbọ́ láti ẹnu ẹ̀mí fátán masiat ìyáàfin sebastian yawede olúwa lórí ẹ̀rọ lọ́hùn-ún. Fún gbogbo èyí tó kù ń kọ, ẹ máa bá èmi àti àfáà pàṣẹ pàdé lórí àwọn ètò yìí láìpẹ́.

0: Tike náà ti ń ṣe gírántì rádíò wáyé ní 27 November ní Niamey ní Niger lọ́hùn-ún. Tẹ́ fi jẹ owó títí lọ dé 20 million owó ilé wa pẹ̀lú àwọn nǹkan tá a mọ̀ sí prime mìíràn nínú ọ̀sẹ̀ náà ní hòtẹ́ẹ̀lì tí ń ṣe ti Niger lọ́hùn-ún. Kò tún wá tó síbẹ̀ o, àwọn nìmẹ́rò mẹ́sàn-án tí ó kù ń kọ́ àwọn eléyìí ni wọ́n jẹ́ kí ẹ jẹ ayò láàrin 80 million owó ilé wa títí dé 85 owó mìíràn ilé wa ní ọjọ́ jímọ̀ ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá tí a wà nínú èyí. Nìmẹ́rò yìí yóò jẹ́ nìmẹ́rò tí ẹ ó ta ní Niamey lọ́hùn-ún. Ẹ fi 20 pọ́ùn owó ilé wa kí ẹ fi ta etoile 590 etoile 1 dièse ẹlẹ́nìbẹ́ sr òun ni ó ní gbogbo oore tí yóò kó fún gbogbo ènìyàn lápapọ̀ lọ́wọ́.
1: Toute la bonne musique sur Radio Topa FM 104.3.
2: Vous êtes sur les 104.3
3: Radio Topa,
2: la vraie radio.